Aleluya. Mẹgbẹ́ kata gbogbo bọ̀ emi le ti wọn sànni yàmi láti àgbàjá ajé gbangba tunu ojúlọ yà yí mi rẹ gbé yí mi rẹ sọmúlẹ mi. Restaurant la mer du patron sakoti ma pọ̀ tumu náà rẹ mama mi rẹ yẹ mama dẹ̀ lẹ̀ ma pọ̀ mi dẹ̀.

sọ́nà tọ́sí mẹ́sẹ̀kù pírímíẹ̀ ní olè sí ní kọ́lé agbájá àgbàkúdó bọ̀bọ̀bọ̀ bí wọ̀ ní amẹ́lẹ̀ kánẹ́lẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ló ṣe mọ̀ jẹ́ tọ́gbí mídòkú jíwe mí ràn mí fa mí àgbàkúdó jù àpáta kẹ́kẹ́ à má pọ́nde ní tẹ́pẹ́ kò lè lè tẹ́lẹ̀ ń kọ́ra.